0: you are, stay connected with the wider world.
1: Yangupon Bema was a fet to say Abedia.
2: Yes,
1: Abedia.
3: Let's
1: now when you say Lebanon, so and Chinidro. Now, what tell you already fear no? Psalm 90 from verse 5, Psalm 92.
4: Hello, man, at your room, you know,
1: Psalm 5.
4: I see Erade,
1: Erade.
4: Send you when you may see so
1: far. When you may see, I can see a fa.
4: What you mudo pee?
1: What you mudo papa?
4: Oh, Jim phone him.
1: Jim phone him.
4: And I'll pass the answer.
1: Better than what you say.
4: Abonne for the fee, sir, fine.
1: Abonne for the fet is a fine.
4: No, me phone, you know, sister, say,
1: no, we are
4: for
1: you saying, pray.
4: And it's so best sell.
1: I realize what best sell.
4: Now,
1: Two minti.
4: Adomunti.
1: Yebe hiti.
4: Abonifu e jina.
1: E proponi biara.
4: A tanfu abo.
1: Enshishaboni biara.
4: A wasishe.
1: Enedeyi.
4: Hiti.
1: Pansa. Obehiti abonifu e jina mo.
4: Emumuyefu e jina mo.
1: Amen.
4: Now what the move for frog me so?
1: The move for frog ever go so?
4: Now many what the
1: men are saying?
4: Matter for so?
1: I'm fine only if I bama yaba.
4: Amen.
1: And then we back down.
4: Amen.
1: Amen.
4: Amen.
1: Now back home the ope.
4: Oh, what tough for so? Now I soon sweat in the air.
1: What you wait? Alleluia.
4: Amen.
1: Amen.
4: Amen.
1: Asu wey ntia sempa.
5: Kwa djuma obesia obenina no osu na aye baako. Obusa ne se de kan so ne hawa ontumi kan.
6: Kan sempro.
5: Odi huwa ontiasie. Na odofo se tumi bi antia wusem.
6: Okay.
5: Na anane sa de na nsu ho. Na we nyisa obuso na nsu ho a. Ona msa na wakasa de ho awu.
6: Na
5: pa we drubia bi a oso timi kure. Ohwa ware se ya de tantan kra ma no. Ntino emfa no ho emba leba yesu bia omo ma nso wonu ni se e de na mi da ware be ye na e o tamfo no nyuma o tamfo no susu ye wo be hu ana waka wase ase ho a afa e be kaka na o tamfo no ba hu se na wo fie nso akwa ni mu afa wo bisa wo se ah na de na ma ye e de na ma ye
6: na
5: se ya mi amo waka kaka na wa pe gu onu wo pa wo pe be mebi no waka se wa bona ko ho ma na wa baba ye ho ade
6: nyamunya
5: nyanya
6: o
5: da so wo ti mi ka
6: oh my god
5: se wo hu sans nso anso e bi wo wa bra bo ma en fa na tra sa akwa e nya de ye sa keke e ye tu mi bi na akuti a wo e ye hu hu bi e na eku e na e hye wo so sa bra be bi adumi no wo
4: yes
5: Bebe bia ojie ni wo na wo ba ha no nko ade a
6: na
5: ko tu fo obefa na ko abasa so na ne tanya ka ope benya nije
4: no
5: kre obetu ne ka ko ware
4: no kre
5: benya nije na wo ye wajuma ma wo de nije ya de e sebre enye nije
6: oh
5: na doctor ya se ma are ho
6: na me wo apostle
5: Wow. asọrọ adé ti sọ náà ma náà wọn sọ náà ọkọ ẹjúmá ọpẹsìká ní kúrò ọhún ni ọdẹ yẹ ẹdẹ ẹnì yẹn máa jẹjẹ ọsà
6: bẹbẹrẹ
5: nsusu wọn a afẹ mẹtẹ náà mọ ọmọ ọkọ yẹn ẹdínwó oyè nìyẹn nọ sọ wọn afọ ọnà nọm nkurọfọ ẹnyẹmẹ yẹ bi a ọdẹdẹ ẹnyẹ nkurọfọ ẹnyẹmẹ yẹ bi ẹbùsọ sẹ ẹdẹ ẹnyẹ bẹ yà mam tùmí bẹyìn náà ẹyẹ sá na ọdọ fún mi kán sọ nyankó pọ tó nfọ dín ẹnu ẹnyam bẹẹbi awọwọ a wọtí mi nká sọni ẹmi ni wọ kẹsẹ yẹ yẹ yẹ fẹ mẹ pọ sọ sam odifo jimá yẹ nyami nipa sọnkú bi a nyankó pọ tó nfọ dín náà kyẹ ghana ẹni ìwé ase nyinaa tiwọn na mọ ne bra na sá wọ ha ni nfi wò so ẹbi ẹnu na mi sá má ghana mẹ bunu ẹ papa mi maame di wa kọ sukuu ẹ ma wa bọ ọhún ká ẹ má di wa nyẹ jimá yẹ jẹjú ni ọtí yẹ ba owó ama wọn kẹsàn kọ kọsọ bọ bàbá ni ẹnu ọhún maame ni ebusa sẹ ẹdẹ ni ha wò so ọhún tumi nkan abẹ ni ẹ ti sẹ bíbí ni ha wò nyàmé ànumọ wa sẹ tumi ni bẹ pie pia wa ọhún ọbẹ sẹ ọhún bẹ di owó ẹwù bra ẹnkẹẹkyi wọn mọ di na bra bra sẹmiẹ na sẹ wọn ti sẹ na wọn bá sẹmiẹ yà sẹ hanu ma nyàmé wọn bẹ jẹ nyame ọbẹ sanu nyame ọbẹ yiwu ẹdín na wọtwa na wajẹ ọbẹ tina họ wà bẹkún ẹnyẹmẹ bi nkọ yie na wọn nsẹ nkọ yie na wọti họ ẹna wọti họ di a wọti wajẹ so ẹti dunu ẹyin mu baako ẹbẹ bẹ si mmiɛnsa no ọsẹ na nyankopɔn honhom ba ọdẹ de ba asaria so ẹna ofi ẹni kwesi a asa lọka kyerɛ ne sẹ asa ni juda ẹni benjamin nyinaa mo ntie mi ẹwurade ni mo ti. Sẹ́dẹ̀ mo ní ni tiẹ̀ yìí na sẹ́ mo hyehyẹ nù a ọbẹ̀ mọ́mọ́ nù nù na sẹ́ mo já nù a ọbẹ̀ já mu tí a sẹ́ mo wọ́ọ̀kẹ́ nù sọ hyehyẹ ẹwurade di a ọbẹ̀ sẹ́ wọ́ọ̀ ba di a ọbẹ̀ mọ́mọ́ nù nù ẹ yẹ bẹ̀bi a ẹwurade tún mi wò ẹ ti ẹ má wà sọ̀rọ̀ ẹ njẹjẹ o ẹ mi de yẹ wo mi ti wo emu ẹ ti mi padà mi nkọ bẹ̀bi a mi de ẹ mi nkọ bẹ̀bi a nso ẹsùn náà di ẹkú tiẹ o. Panin náà òbí sunu tumi yín fi wò so. Bẹ́ẹ̀bi a adumuso ni sunu ehyia egu bẹ̀ẹ̀bi kẹ̀kẹ́. Brana fa òhun bẹ gbom. Ẹ̀yà wò fa òhun die. Ọjọ́ wọn bá náà wọ́n yà wò fa òhun die náà wọ́n yà wà yà lè sá. Sáko wà sọ̀rọ̀ ni. Ẹbí fún yìí máa ń kà nkyẹn ọ̀sẹ̀ Brabẹ́ tán ní náà sí. Fa fa òhun die ni kò yẹ wò adwuma. Nyadaati náà ọba fẹfẹfẹ no fa òhun ọ̀fẹ́ ni wò na doctor ọtanfo yi yẹ obi ẹ dani ati nti ọnu ọba ni wọ họ ọma bẹẹma ho nyina kọnọ bẹẹma ni wọ họ ọma ọba ho nyina kọnọ ne nyɔnko bẹẹma na ɛyɛ na kọnọ ne nyɔnko ba na ɛyɛ na kọnọ ayɛ ɔtanfo na ɔyɛ sa ayɛ ɔtanfo na ɔyɛ sa sɛ tumi bi a nti saa deɛ na nfi wo nsɛm a ɔbɛ nante mu saa ɛbɛ wi akyi no na fɛ wo sɛ wakasa nyɛma akun atia wo de nyame ayɛ odi fo di ma no ɔyɛ den a ɛyɛ yi brasil ni sɛ na israel na bi wɔ hɔ a na ɔni nokware nyankopɔn na na ɔni ɔsɔfo nso a wɔkyerɛkyerɛ na na ɔni mmara na wɔn ho yɛ hia mu no ɔsan ba awurade israel nyankopɔn nkyɛn bɛhwehwɛ ɛnu no ɔma wahu no ɛɛ adum wɔ ha adum wɔ he ɛwɔ ha sɛ wɔte ase woyɛ dan aha no mo ɛwɔ ha mɔborohu wɔ ha mpagya wɔ ha
4: ɛwɔ ha
5: amen paa
4: amen
5: rose before wɔn nyu bi sɛ.

Ọkà ẹ̀sìn fi tirẹ̀ yẹn ẹ́. Wọ́n sọ ọ̀kadà yóò sì yẹ báàkà mi àpàdé. Iyẹ káàdì ìfàǹtì. Àbámu bọ́